真吗？你有真吗？láti inú ọlẹ ìyá mi ló ti mọ̀ mí tó yàn mí bí àlùfáà àti wòlíì mi ò jẹ́ gbàgbé.

0: ẹ fi ní burúkú kó fi èmi lẹ̀ ẹ fi mo ṣe wà lọmọbìnrin kó lọ máa bá àwọn ọmọ wèrè kan
1: ṣe kí ẹ.
2: Jàkó sáré jàkó ìwọ náà ṣodí sí o ló ṣe kí ẹyẹ tó fẹ́ ṣe ẹlẹ́sẹ̀.
0: Èmi ò ní pé kó má jẹ̀gbádùn àmọ́ díẹ̀ díẹ̀ ni.
3: Iṣẹ́ mi láàárọ̀ lọ sọ̀rọ̀ lálẹ́. Mo lè rí pé ayé yìí ti jẹ mí ju ṣé bí kèmi fúnra mi náà lè jẹ ayé.
2: Ẹ o náà ni.
1: Ṣé kí

kò pẹ̀ lọ́mọ aládé mo yàn olúwa. Wọ́n ní bẹ́rù bá mọ̀ lúrù àwọn ọmọ pẹ̀dá ṣùgbọ́n èmi gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé ohun tí ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé kò ṣeé fẹnu ròyìn.

àdúrà wa ń rán áńgẹ́lì wa láti fún wa ní èsì àdúrà wa ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo gbé ọ.

yóò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò há ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run run ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí pa mí mọ́ kì yóò tò gbé. Kíyèsí, ẹni tí pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi. Ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán, tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa mí mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́. Olúwa yóò pa àlọ àti ààbọ̀ mi mọ́.

lọ́kọ́ pẹ̀lú ọmọ aládé mo yàn olúwa. Wọ́n ní bẹ́rú bá mọ nínú àmọ̀ pẹ̀dá ṣùgbọ́n ẹ̀mí gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé ohun tẹ́ ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé kò ṣeé fẹnu ròyìn.

jẹ́gbàgbé ẹni tó fún mi lórúkọ, mi ò jẹ́gbàgbé ẹni tó fi mí ọ̀rà mi, èmi ò jẹ́gbàgbé ẹni tó fa dédé mi lórí, èmi ò nígbàgbé láyéláyé, mi ò nígbàgbé. Kò tọ́ sí mi láti gbàgbé, mi ò tó bẹ́ẹ̀ láti gbàgbé, mi ò nígbàgbé o. Ọba tó ń ṣerú jọba, ọba tó ń ṣerú jọba, ọba tó ń ṣerú jọba, ọba tó ń ṣerú jọba, ọba tó ń gbogbo fọ́lẹ̀, ọba tó ń gbogbo fọ́lẹ̀, ọba tó ń fòpè dààmú ọlọ́gbọ́n. Hey, hey, hey.